ni nua bi frɛ wo yɔnko bi na wo yɔnko bi nso ɛfrɛ ne yɔnko bi agya mfrɛ yire na ɛyire nso ɛmfrɛ ɛma yɛmfrɛ awurade nyankopɔn asɛm a wankɔteɛ nyɛ biribiara a ɔyɛeɛ asɛm a ɔde bɔɔ wiase asɛm a wama so ɛsene ne din ɛkanya yɛ ho hyɛ yɛ ho nkura mpagya yɛ gyidie nyina so ni mpaeɛ no mu mpaeɛ nware mpaeɛ nsrɛ mpaebɔ nhyɛ mpaebɔ ɛnante mpaebɔ mu ɛfiri sɛ ɔtenene ne mpaebɔ a ɛmu ɔden no ɛyɛ nooma bebree